jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù. Lónìí ọjọ́ kejìlá oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026 gbogbo ilé ẹ dìde o, ìkan nínú àwọn ọjọ́ tí a kì í ṣe awẹ́wà tún rè o. Gẹ́gẹ́ bí wòlíì Ọdẹ́kúnlé Epaphras bí mo ṣe máa ń sọ pé nínú àwọn ọjọ́ tó ń bẹ nínú ọ̀sẹ̀, àwọn ọjọ́ mẹ́ta kan ń bẹ tí ènìyàn kò gbọdọ̀ fi ṣe awẹ́wà. Ẹnìkan ní bí ọjọ́ wo? Alákọ̀ọ́kọ́, ọjọ́ Sunday. Bíbélì níranti ọjọ́ ìsinmi láti yà sí mímọ́, ọjọ́ agbára ni. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ọjọ́ bí òní báyìí, ọjọ́ àánú bí eléyìí. Ṣé wá rò ní tọ́jú ọjọ́ àánú báyìí? Àwọn ní àwọn Yorùbá gbàgbọ́ pé òní lọ́jọ́ ìrúbọ, ọjọ́ tí ẹbọ máa ń fin ni, ọjọ́ tí ẹbọ máa ń dà. Àwọn oní bíbélì gbàgbọ́ pé òní lọ́jọ́ àánú. Òun ló jẹ́ àfi ìpàdé àdúrà wa sí irú òní báyìí. Ọjọ́ Jímọ̀ tó ní ọjọ́ kẹta. À nírú òní báyìí, àdúrà mẹ́ta kan ń bẹ tí Ọlọ́run kì í kọ̀. Ẹnìkan ní ẹ̀sà àwò, ẹ máa bọ̀ ń bi pẹpẹ náà. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run bá a ṣe jọ ń mú bọ̀, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Òní lọ́jọ́ àánú, àdúrà mẹ́ta kan bẹ tí Ọlọ́run kì í kọ̀. Alákọ̀ọ́kọ́, òun làdúà fún ọpẹ, àdúrà ọpẹ. Sẹ́rí mẹ́ta yẹn èmi ó wà fi kan kun lónìí. Àdúrà ọpẹ Ọlọ́run kì í kọ̀. Kò sọ́gbọ́n tó fẹ́ dá sí.